0: Lẹ́yìn ojú wa kẹrẹ ti ṣe.
1: Báyìí
0: tiẹ̀ sọ̀rọ̀ pẹ́ bọ̀rọ̀. Gardien ok ini dole. Bye bye. Boronye iba yo.